ó yá tún tọ̀ tá ẹ̀ mọ́ lẹ̀ kó o tún tọ̀ tá ẹ̀ mọ́ lẹ̀ èmi ti tọ̀ tá ẹ̀ mọ́ lẹ̀ ó yá tọ̀ tá ẹ̀ mọ́ lẹ̀ májà ó yá ṣe ìgbà orí ọ̀tá ti gbó ọ̀tá mi ti rógbó.